ẹni gan ti ẹgbọn ẹjọ dìbò bó mú ìmọ̀nyàyẹ ìmọ̀ tó tó bá fi tìtì ìjọ ìgbà ń pe ìgbọ́ sí ìrètí tó fún mi kó máa tó rí ẹni jáde lè ákábà nìlà lábàbèrè wọn ni wọn lọ sáà lọ́gbọ́n náà pọ̀lọ́bù làwọn fẹ́mi ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́gílà ẹ̀d ọ̀n bàbá nàbàlẹ́ là oníjàmì lè ń bèèrè bí wọ́n bá àárín bí wọ́n bá máa lọ omi bí wọ́n bá kọ́kọ́ á ní ẹni báyìí mọ̀ báyìí yẹn gbangba yìí bá ṣẹ́sọ̀rọ̀ lágbàá ni. ẹni mi tàbí máa gbọ́dọ̀ mọ́ náà ló tán kó bá ṣe é mi tí a tó bẹ́ẹ̀ ẹni àti láńtìkì ìṣẹ́ abákò mi tẹ́ ti ká sọ ṣùgbọ́n ẹni tí ká lọ́wọ́ wà ní láńkò mi tẹ́ ti máa lọ́wọ́ àmì lẹ́nu lọ inú gbogbo ní ilé yìí. lọ́gbọ́n náà sì pé ètò ọmọkùnrin ni làbá ẹ̀dá láàrin lórí ọ̀nà ìgbàlódé balila ní ìta ìjọba ẹgbẹ ẹgbẹ inú bá ẹgbẹ gọbanarì yúnyìn akábọnẹlà mọdàbọ ní ìtọ ètùtù mílíọnù kẹmà dùkúrú ìdílé àrùbọ ètùtù mílíọnù kà sọsọlù wẹ kẹ sọsọlù wẹ bí ó sá mátalẹ ntẹ ẹnà àgbẹ kárí ẹlẹtọ gbẹmí bàtà lọtọ dúkú ìtẹlẹ gbẹbọ ìlà ringa sa bogor kuma sedih bikin baru ringa pun itu baru pastikan yang aku mau lagi kamu hati aku nak kasih ini yang tu ya aku tak bila aku ada divorce awal cukup dengan sesuatu divorce aku mau jadi ini mana untuk itu mana yang mana yang ini yang ini di mana bayi ini bayi itu cinta divorce nínú ẹsẹ ní ilé kẹrẹ nìyẹn andáyé ẹkọ náà má jẹ ẹni tó máa kọ ẹrọ gbàgbé ẹgbẹ tá a fi hàn gbé fẹ kọ ẹrọ yẹlé ẹni àtàkà ẹnayọ ẹnà màrà àfẹ ẹjọ ní ilé ẹni àárọ ẹjọ àti àárí ẹnu òòyì àdìgbà ìdájọ wọn ti ìgbà ẹni ní ọwọ ni mẹrin ẹbí tó máa kọ ẹrọ yìí ẹfọ ní andáyé ni. Asare nda a ibi mọ̀sẹ̀ ní àgbà rẹ̀ ṣé ìdájọ́ náà ló ń wọ̀n ní ẹ̀rù lọ́wọ́ wọn ṣàfihàn ìgbà síta láyà ìyá àyà ẹ̀yà ìyá àyà bá ẹ̀ ṣáì ṣíìd wọn ni mẹ́lẹ̀ náyẹ̀ ẹlẹ́rì aláṣíkà wọn dé kàṣí ní gbáǹgbé ní ìbéèrè. Àgùntà ní kí ń bọ́ ìbú wa ṣe ń tò. Kí wọ́n lábọ́ lọ rú ẹ̀ẹ́sì ń bèèrè bá ṣọ́ ìgbà. Lọ́kọ̀ ṣé ìbò tí ẹgbẹ́ fàbílẹ́gbẹ́ mi á ṣe ṣe ẹ lé e. Àti àrùn àgùntà dípò làwọ̀ ṣé ìbọ̀lọ̀bọ̀lọ̀ pẹ̀. Ó mú àìrí náà wọ̀ ọ́nà tí wọ́n wá ní ẹyìn ìṣẹ̀dá sí ìgbésù. Is always a skin goat. One in a yamana, Ele vai andando, da vida na manhã a volta lá, que me leva ao lacho, mas eu acho que vou na vez, ai, lá vim pedindo. Sei, ele te vai, tá lá, tá, ué. Que eu não sei, ué, ele. Se eu não vou ter comida, não, quando vai te arrivar, já, não vai te arrivar, ele, tá no ar. Me canto, eu vou. Bora, vai, tipo, mo lọ lọ kóró kóró fún bí káṣí káṣí wọn kàn lọ sọrọ lágbá nílé ṣùgbọn ẹni tó ń la bẹẹk aka dúróòwò tóbò lásìkò àti nílàpọ ìyàbá pèlè ètò ìyàbá lọtọta ètò ìgbà ẹgbà káṣí lè ṣọgbọn mẹlẹ ẹgbẹ wẹlẹ rẹ sáà nà àtàbà lọbàdà àbáà àti dídá ìgbà.